0: life down.
1: Kí ọ̀sẹ̀ yìí ó tó parí, oníṣẹ́ ayọ̀ yóò jẹ́ fún ọ.
0: The punishment runs to an end.
1: Angẹ́lì olóore tó ti sásún mẹ́yìn fún ọ.
0: Adájú
1: yìí lọ, lórúkọ Jésù Olúwa yóò fà ọ́ lé lọ́wọ́.
0: That angel of God, the Lord is handing you over to him.
1: Angẹ́lì olóore.
0: That angel of the Lord.
1: Èyí tó máa bànújẹ́ rẹ rẹ.
0: Helps away your soul.
1: Ìwọ náà di kọrin ayọ̀.
0: That to the end that you begin to
1: see. Sí àwọn aládùúgbò àwọn ìbátan rẹ yóò bá ọ yin ọ
0: lọ́run. All the people around you begin to.
1: Orúkọ Jésù Olúwa yóò fọlẹ̀ lọ́wọ́ lálẹ́.
0: May God deliver you into his hand.
1: Kí ara Ọlọ́run kó rìn dọ́dọ̀ rẹ lálẹ́.
0: And the power of
1: God. Kó rìn nínú ojú rẹ.
0: Move in your
1: heart. Kó yà ọ lójú.
0: Touch your heart.
1: Kó rìn dẹnu ẹsẹ̀. Gbé ọ dìde.
0: And lift you up.
1: Gbogbo èdè tó di ọ kó jẹ́ dànù.
0: Make all your change.
1: Gbogbo tó kọrin ìṣòro nínú ayé rẹ kó gbẹ dànù. Gbogbo tó rú aláṣọ bí ìṣòro kó tú dànù. Lórúkọ Jésù kó jù ọ náà. Lórúkọ Jésù yẹ kó gbẹ omi rẹ rẹ lálẹ́. Wà ń padà wá ní Ọlọ́run.
0: Gbogbo
1: onífọ́ Ọlọ́dúnmọ́rè. Jésù Kristì Olúwa wa.
0: Jesus Christ in it.

0: ayọ olúwa pa mí lẹ́rìn ìbùnú ẹ̀rín ayọ.
1: Ẹ̀rín ni yóò ṣí, ẹ̀rín ni yóò yọrí ṣí.

0: whenever the children go to for prayers,
1: it
0: is a vengeance that is sweeping war.
1: ọmọbìnrin bàbá ìyàwó ogójì ó lé ogójì ó lé márùn kò ní lọkọ kò sílé tó lọkọ ọtọ àbí tó láyà nínú wọn ọjọ́ dẹ̀ ń lọ lórí wọn.
0: And years for
1: prayer. Ó bẹ́ẹ̀ kó kígbe kó faraya.
0: I want you to pray.
1: Kó sọ fún Olúwa aláṣálẹ̀ yìí.
0: And cry unto God tonight.
1: Kígbe wo lókè.
0: O God, what cry
1: you? Kó kígbe ẹ̀sọ́ lórí otí mi ò mọ̀. Olúwa dáhùn sígbe náà lálẹ́ yìí.
0: Dáhùn
1: sígbe yìí Olúwa.
0: Kó
1: gbàmí lẹ́gbẹ̀ fún orí ìgbàdúrà. Igbewo ló ń ké.
0: What a voice.
1: Lórí ojú mi ò mọ̀.
0: What are you should
1: have. Olúwa dáhùn sí lálẹ́ yìí.
0: Father tonight.
1: Olúwa dáhùn sí lálẹ́ yìí.
0: Answer it.
1: Olúwa dáhùn sí lálẹ́ yìí.
0: Answer it.
1: Olúwa dáhùn sí lálẹ́ yìí.
0: Answer
1: it. Olúwa dáhùn sí lálẹ́ yìí.
0: Answer.
1: Olúwa dáhùn sí lálẹ́
0: yìí.
1: Dá igbe ìdúró lálẹ́ yìí.
0: Lórí
1: ojú mi ò mọ̀.
0: Over each
1: side of the world. Tọ́tẹ̀ kígbe ẹ̀sọ́. Olúwa dáhùn dúró. Olúwa dáhùn dúró. Olúwa dáhùn dúró. Olúwa dáhùn dúró. Fún àwa náà. Lórúkọ Jésù Kristì. Olúwa wa.
0: In Jesus' name.
1: Ó kù sí ọlọ́wọ́. Orúkọ Jésù.
0: Amen.
1: O jẹ́ mọ̀ pé bó ṣe dá wà níyẹn bẹ́ẹ̀ ni ọwọ́ Ọlọ́run ayọ̀ wọ inú ayé rẹ lọ.
0: As you say amen, the hands of joy enters into your life.
1: Ìwọ tó dá wà níyẹn o kọrin ayọ̀ lọlé lálẹ́ yìí.
0: That person who has said amen, you will sing the song of joy.
1: Gbogbo tó dorí rẹ kodò lórúkọ Jésù ó yọrí sáyọ̀ lálẹ́ yìí.
0: All the problems that have turned your life down.
1: Kí ọ̀sẹ̀ yóò tó parí oníṣẹ́ ayọ̀ yóò jẹ́ fún ọ.
0: Before this week runs to an end, you
1: will have to say lórúkọ Jésù Olúwa yóò fà ọ́ lé lọ́wọ́.
0: That angel of God, the Lord is handing you over to him.
1: Angẹ́lì olóore.
0: That angel of glad tidings.
1: Èyí tó máa bànújẹ́ rẹ rẹ.
0: Helps away your sorrow.
1: Sí ìwọ náà rí kọrin ayọ̀.
0: That to the end that you begin to
1: see. Sí àwọn aládùúgbò àwọn ìbátan rẹ yóò bá ọ yin ọ lọ́run.
0: All the people around you begin to.
1: Lórúkọ Jésù Olúwa yóò fà ọ́ lé lọ́wọ́ lálẹ́ yìí.
0: May God deliver you into his
1: hand. Dára Ọlọ́run kórìn dandan rẹ lálẹ́ yìí. Ẹgbẹ́ ọdìdẹ.
0: Gbogbo
1: èdè tó di ọkọ jẹ́ dànù. Gbogbo tó kọ ní ìṣòro nínú ayé rẹ̀ kó gbẹ dànù. Gbogbo tó rú aláṣọ bí ìṣòro kó tú dànù. Lórúkọ ọjọ́ tó jù ọ́ náà. Lórúkọ ọjọ́ tó
2: jẹ́. You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: Lórúkọ Jésù Kristì, Olúwa wa.
0: Jesus' mighty name.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀ kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọlọ́run ti lò ìyanu ńlá ni mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àárín nà àwọn èdè kan bẹ́ẹ̀ tí jésù olúwa lò tá a fẹ́ fi gbàdúrà kò ṣe tá a fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà bá agbára bá dé ìkólọ yóò padà bí agbára bá dé ọ̀nà tó dí ọ̀la bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì nínú ìwé jòhánù ní orí kejìdínlógún ẹni tí ó ká yẹ àwọn bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ láti ẹsẹ̀ ìkẹrin lẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ nítorí náà bí jésù olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báwọn ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá yes wọ́n dá lóhùn pé jésù ti násárẹ́tì ni ó wí fún wa pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn ọdẹ ẹ̀ẹ́mẹjì o èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ yes wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ yes ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta tẹ ta lẹ̀ ń wá èmi nìyí bẹ́ẹ̀mi lẹ bá ń wá jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ a fẹ́ béèrè agbára ọlọ́run ká tó lọ.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ẹni tí èmi ṣe mi lé ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí ṣe mi lé ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí ṣe mi lé ẹni tí ẹ̀yin gbogbo tí ẹ dúró ṣe mi lé òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ṣe mi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ ojọ́ tá a ti ń bá a bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbégbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jàǹgbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni a péjọ sí kí ni ẹ ń ṣe bẹ́ẹ̀. Ẹ lọ ka yé wọn. Ẹ jẹ́ àmọ́ nǹkan tí ẹ ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ tá a wà dúró sí ẹni tá a dúró tì ó lọ lọ́hùn. Láì dẹ̀ pẹ́ rárá sà mọ̀ láì pẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn è kẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna nínú ayé Sara ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tàn pátápátá láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára ọlọ́run. A ní ìdí agbára ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tó bá ṣe pé mi lè ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mo mọ̀ pé mi lè ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹjẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹjẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí ló go pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà. ndoba mo ti o ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko re ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na fi ise ki egbegbe odo re eyin mama ati baba awon ti wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wi pe eni ti won wa lo mura kankan kan yen o de si pataki keni ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa gbagbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo olorun lara wa yes o ti o sele niyan ni jesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu jesu oluwa tan ti pale re mo tan won ti gba po pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je ni kankan ofo kan si oba awon oba jidide nle aditu olodumare ise awon aposteli lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe ato papo su eh bi a tin wo a gbe soke awo samo gba jesu kuro loju awon oniyeye to nwo eh bi a ti teju mo oju orun yes bo ti re oke ki esi won duro le ti odo won aha eh ki lo de te fi duro te wo ki eh yesu na yi eh eh eh hallelujah hallelujah gbogbo awon oluso ti an ni won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nisi la won gan sibe ota to nso yo gan mo de be ka mi yo lagbara o mo ni ota to nso to nwa bohun o ti se o si o ma gan.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Inu we ma ti ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 eh eh e fon soke e soro gidi aha aha beni aha eh eh latorun o yi okuta ko na lenu ona o joko le eh eh aha won wa riri o to eru ti nbe lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila o ni looto looto ni mo wi fun enikeni to ba gba mi go iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi lo sodo ta ni o sodo baba so gbo wa ta wa nbi ni a ki ise eniyan lasan e ja gbadua bi eni ti ise eniyan lasan tori a fe ma lo ka ma pada keni ko kan wa ma jeri si agbara ta ni o agbara olohun agbara la fe beere fun gbogbo awon ti an kora awon jo bi Judas bi nkankan toro na lo ma gugu e ori oke bi ti Jesu lo ma nfara mo ibi to gbe ma ngbadua o je won o mo bi be ba fe mu e je nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri o mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun ko ni jima afẹ beere fun agbara olohun tori pe lọwọ Jesu Oluwa nikan so la so pe gbogbo agba laye ati lorun nibo lo wa owo Jesu nikan lo wa do de se ni kankan ta se mele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eran ko kan tan pe ni obo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbi pandan won yo mi wu bayi won yo mi wu bayi won yo mi wu bayi ori trista ti mi na wa yen mo fori igbadua mo fori igbadua ojiji mo gbo gba ti won yen bayi ninu ifidi fo ni baye ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa nso fun mi pe ah iwo ko na yin ban Jesu oluwa na yin ni ban din le ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si ni yen iru eyun le lo mi pariwo ye o si tan nitori pe ipon ti o ta yin si won o ba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipon to ba won ni ban pe si nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo oke tele won ti ja wale ipon pe si ti ba won awon miran ipon okunrun ba won won ri bi ita ti jo mo alaafia won o to nkan mo awon kan ipon iye meji ba won gan ba de bi adua kaka kan po kan po kan ma se daada emi yo ma so fun pe ibo lo bi adua kala na ti o gba pe ti o lo nje ta e ba adua to ngan ti ego na je le lo ke lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu oluwa ko fa yo ko lara wa gba ti mo ba fe pe adua lenu agogo die ye ino me lo se yen akori ye ti ko ni daada be ti na ye o ti to gbogbo to ni o tori awon eniyan ti won fe ba yin yan le yin ko leyin eyin leyin ori won ba jin go kiki aye fele tan go kiki gbogbo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je ran se olorun to level kan to n sise tan we eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o si nti o le se
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Kese pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o ba ri owo re ti run agbara ba de yo dide ona re ti di agbara ba de yo dide gbogbo to da laye re pata lolorun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah e ban ki dada
2: hallelujah

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ̀ kú àlùmọ́ ni. Ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ. Gbogbo ẹyin tẹ́ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára Ọlọ́run kẹ́ ẹ lè tutù tún padà. Torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ mọ̀ pé láì fu ẹ̀ lọ́lọ́ yẹn. Òótọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀bù lọ́rùn rẹ lójú àlá tẹ́ ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣerú ẹ̀. Bágbára Ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀. Lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wa ní bágbára Ọlọ́run bá wà ẹ tó kó oúnjẹ lọ́wọ́ àti. Lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wa ní

0: ṣì ní níyè láti mọ ohun tó tọ́ àti ohun tó kàn. Ẹ kú ìkalẹ̀ ẹ̀mí tó ń sọ agbára di ọ̀tun. Ẹ kú ìkalẹ̀ ẹ̀mí tó ń sọ aláìsàn dalára pípé. Ẹ kú ìkalẹ̀ ẹ̀mí tó ń sọ kúdìẹ̀.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ẹ̀mí tó ń sọ ikú di ààyè.